do we yes? Oh, no, I see, I know, I see, I know. Hey, I'm running back here. Àwọn tí ń fún ayárisáfù. Ayárisáfù, ẹni àsáfù yóò wà. Ẹ̀rọ ní sàásàásàásà. Báyé ni wá ń yẹ. Àwọn tí ń fún ayárisáfù. Ayárisá wọn tábà ní mú. Ẹ̀rọ ní sàásàásàásà. Ẹ̀rí ẹ̀sà ìyàlùwà.